ọjọ́ jimo lóyin òní ni ọjọ́ Friday ìkan nínú àwọn ọjọ́ tí a kì í fi ṣe awẹ́wà dádì àti mọ́mí ẹ dìde ńlẹ̀ ilẹ̀ mọ̀ tún ti mọ́ òní ọjọ́ kejì ó dé ní ọgbọ̀n oṣù ẹlẹ́ẹ̀kẹjọ tó ń tán lọ ọdún 2026 pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank Temidere Market gbági titun ní ìlú Ìbàdàn gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin wo lè fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run gbogbo ìgbà tó bá ń gbàdúrà tá à ń gbàdúrà bá ṣe ń gbà yìí à ń dájọ́ ní sá ọjọ́ tí àdúrà ọba dáhùn ọjọ́ tó ọba kájọ àdúrà a sì dàbí àlá ẹ dìde mọ́mí ẹ dìde dádì ẹ máa bọ̀ níbi pẹpẹ ẹ já wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi ipa nínú ipá àti ògo nínú ògo ìrànlọ́wọ́ aláìléèyàn ọba tó ni gbogbo májẹ̀mú ọ̀ràn mi ń ṣẹ̀kàn sí yín láàárọ̀ yìí kí n tó jẹ́ iṣẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ nìkan ní kẹ́ ẹ dìde o ní púrójẹ́ẹ̀tì iwájú ipá rẹ ọ̀ka ọ̀fẹ́ sanwó skul ọmọ ipá rẹ ọ̀ka ọ̀fẹ́ wọ skul ọmọ kó o lè dá ṣe ó ṣeé ṣe kó o wò bó o ṣe ń gbọ́ mi òtítọ́ níyàwó òtítọ́ lọ́kọ mo ti sọ fún yín pé tí ó fi dọ̀ndì sẹ́rù a ṣe nǹkan méjì ju àdúrà ìrànlọ́wọ́ lọ bí máa ṣe máa kígbe ni bẹ́ẹ̀ dídé wòlíì ọ̀dẹ́kúnlé Epaphras náà wà wájú èmi gan fúnra mi nílò ìrànlọ́wọ́ oh my god níbo lọ wà ń bo lọ ẹwà dádì ń bo lọ ẹwà mọ́mí ẹ máa bọ̀ ẹ wá dọ̀bálẹ̀ ẹ wá kúnlẹ̀ níwájú ológun àjọbọ̀ ọba tó ju gbogbo ọba lọ ipa nínú ipá àti àṣẹ nínú àṣẹ ìjìnlẹ̀ ìfẹ́ Jehovah ẹni tó ń fọhun agbára à ń súnmọ́ Sunday service Sunday tó last mọ́mí ẹ ṣe mọ́ bọ́ ń bi pẹpẹ ẹ ṣe mọ́ bọ́ ń bi pẹpẹ dádì ẹnjìníà ẹjọ́ ọmọ ẹ̀kọ́ lálá.

0: Economan Sifu. Wọ́n ló ti send owó. Owó kékeré lẹ pé ní. Owó tá a fi ń lọ ní ìsìn, ó ń lọ ní November.
1: Ta ló sọ ipò ti pin? Ta ló sọ ipò ti tan? Ó máa ń tí ì tan o. Ó sì kú síbẹ̀. Ó máa ń tí ì tan o.
0: Láìsí owó pásítọ̀tì kankan bẹ̀ lága.
1: Ó sì kú síbẹ̀.
0: Kí ẹni
1: tó wá owó pọ̀tàn nìyẹn. Ọlọ́run ọba ń bọ̀.
0: Onígbogbo
1: bí ẹ ti ní àǹfààní láti gbọ́ mi káàkiri ayé. Ẹlẹ́dàá rẹ̀. Ìrànlọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ní ìgbà ìpẹ́jú ní ìsọ fún ọ pé
0: ẹlẹ́dàá mọ̀mọ́ ìjọ́mọ̀ sílẹ̀kùn fún yín.
1: For I am with you.